látinú ìwé Genesis títí wọ ìfihàn, they are very very close. Àwọn ẹ̀dá àlàyé tó súnmọ́ wájú láyé òun ni àwọn angẹ́lì. They are not far from us. Wọn ò jìnà sí wa. And nígbà tí wọ́n bá dé wọ́n ní oríṣiríṣi iṣẹ́ tí wọ́n wá ṣe. Látètè kọ́ ṣe lángẹ́lì tí ń yọ sí àwọn èèyàn. Ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láì. Ẹnìkan lángẹ́lì, ẹ fọwọ́ kan ojú yín, bàbá, jẹ́ ń rí ìná lángẹ́lì mi. Jẹ́ ángẹ́lì mi ó yọ sí mi lóṣù yìí, mo fẹ́ dàmọ̀. Ángẹ́lì rẹ̀ wá lè yọ sí ọ kọ́mọ gbọ̀ǹkan lẹ̀. Ẹ dí fún yín ní àpẹẹrẹ, ibi mẹ́fà, mo lè fún yín níbi 22 tángẹ́lì ti yọ. Àṣà ángẹ́lì mọ́ wọlé wọn mọ́ jáde, àṣẹ àìfarabalẹ̀ ka bíbélì ní òjò mọ̀ pé ángẹ́lì ń ṣe bẹ̀bẹ̀. Ẹ jẹ́ sọ báyìí kó tó di pé màmá fún yín. Ẹyin wo lẹ̀ tí ìsun rẹ̀ má jẹ̀mú yín. Bá a ṣe mọ́ ṣe lẹ́ẹ̀kan lóṣù nìyẹn. Láàrin òní sí ọjọ́ méje màá fi mọ́ sọ̀rọ̀ rẹ̀ má jẹ̀mú. Òní ni ọjọ́ kejì nínú ẹ̀, àwọn kan ti bẹ̀rẹ̀ sí ṣe tiwọn, àwọn kan díẹ̀ ṣe lánàá. Ìwọ náà lè ṣe ti àti tọmọ rẹ lónìí. Olùfẹ́, kò sí nǹkan tí ẹ̀dá àlàyé ṣe láyé tó gbé. Gbogbo ohun tó bá ṣe, ó ń dá pamọ́ ni. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Psalm 50 verse 5, ó ní kó àwọn àyànfẹ́ mi jọ, jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú. Èmi a mọ̀ sọ àkójọpọ̀ àwọn ọ̀rẹ́ yìí, òun la fi ń ṣe rédíò program. Tó bá ṣe pé the first time tó gbọ́ mi rè, tí wọn náà bá wa join, ìwọ náà lè ṣe. Ẹnìkan ní báwo ni ẹ ṣe máa ṣe? Ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000. Ó ní báwo ni ẹ ṣe àwọn tó ń pín ìrere ó ṣe máa dán tó? How pleasant and how beautiful are the feet of them that publicize the gospel. Kò sí bó ṣe mọ̀ pé ìrere táwọn èèyàn mọ̀ gbọ́ ọ̀rọ̀ ìtùnú àti ìfọ̀kànbalẹ̀ tí wọ́n ó ríyàn ló fo. Ẹ fi fún ni ìwé mímọ́ sọ ó láfi fún yín. Wá gbọ́ mi, ètò ń ṣe yìí. Ọlọ́run ló ní a mọ̀ bó òun dá májẹ̀mú. Ó ní a mọ̀ fi wọnú májẹ̀mú. Ó ní májẹ̀mú èmi Ọlọ́run ni mi ò ní dà. Ọ sọ fún Dávidì, ó ní láti ọjọ́, àfi ọjọ́ tí òun ọba tó jáde mọ́ ni májẹ̀mú mi ó tó bàjẹ́. Ọjọ́ wo lòun ọ̀wá jáde? So gbogbo ẹyin tẹ bá fẹ́ ṣe tiyín náà láàárọ̀ yìí, láàrin òní sí ọjọ́ méje ni. Màá fún yín ní account number church, gbogbo ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀. So gbogbo ẹyin tẹ fẹ́ ṣe bẹ́ẹ̀, ṣé tí ẹ ṣe tọmọ rẹ? Àwọn míì àmọ́ san 5000, ara ẹni tí ń san 10, ara àwọn tí ń san 50. Account number church ni 2017 4290 47. 2017 4290 47. Comfort Life Mission International, First Bank nìyẹn. Ká pé èèyàn wá wọlé lu eléyìí náà ti chọ́ọ̀chì náà ni. 1966-36-38-73. Comfort Life Mission International nìyẹn ló gbé jáde. Access Bank wà ló yẹn. Access Bank ni. Ẹnìkan ní wòlíì, ẹni ángẹ́lì súnmẹ́yàn. Kọ̀ wá sí tọ́ ọba fẹ́. Matthew chapter 7. Verse 7 ni ẹ béèrè. Ó láwọ́ sì fi fún yín. Ẹ̀yin wo lẹ fẹ́ ángẹ́lì kọ yọ sí o. Ángẹ́lì ọ̀fẹ́ ìbẹ̀wò wọn. In fact, ó kúnnú bíbélì rẹ́kẹ̀rẹ́kẹ́. Màá kọ́kọ́ mú mẹ́fà. Tọ́ba tó ń dọ̀la màá tún mú sí. Kò sí nǹkan méjì tá a sọ lóṣù yìí. Ọmọ rẹ yóò rí onígbọ̀wọ́. Ètò tún wá dáa jù. O lè ráńgẹ́lì síyàn. O lè ráńgẹ́lì sọmọ rẹ níbi tó wà. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tó dire rẹ mú, o lè ní kángẹ́lì ọlọ́ba. Oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n. Màá sì fún yín léèwọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe. O nílò kọ́ ọbẹ̀ ángẹ́lì tàbí kọ́ ọmọ gbàdúrà sí. Bò ó lè ran wọn ṣẹ́. Angels are ministering spirit. In fact, nígbà mo yẹ̀wò nínú Hebrew word, Hebrew Bible, Hebrew sọ pé tí wọ́n ń pè ángẹ́lì ni màláíkà. Tí wọ́n bá ti dákọ̀ màláíkà báyìí, ò ń sọ nípa àwọn ángẹ́lì. Kí ni ìtumọ̀ màláíkà? Ó wá sọ pé messenger. Ẹni tó lè ránṣẹ́ ni wọ́n. Ẹ̀yin wo lẹ níṣẹ́ tó fẹ́ rán? O níṣẹ́ tó fẹ́ kí ángẹ́lì ọ̀bọ jẹ́? Ẹ kàn ké bàbá fún mi lángẹ́lì. Matthew chapter 7 verse 7. Ọlọ́run jọ rángẹ́lì sí mi. Ẹ̀mí àwọn wòlíì fún mi. Ẹ ti ẹ̀dìde. Mọ́mí ẹ̀dìde ibi tẹ́ ẹ bá wà. Dádì ẹ̀dìde. Bróda ẹ̀dìde. Ibi tángẹ́lì tó wá burú dé, wọ́n lè paradà, wọ́n wá rajà. Àìmọye ìgbà. Ángẹ́lì a máa dá ọrẹ. Wọ́n ti dá ọrẹ nu tí wọ́n sì wá rí. Mi ò nílò torí ayé social media láwa yìí. Táwọn èèyàn ń ṣẹnu yankan-yankan. Tó jẹ́ pé òye Ọlọ́run ò yé wọn. Kì í ṣe gbogbo wòlíì ló lè. Tí wọ́n bá ráńgẹ́lì sí ọwà mọ̀. Olúwa ní ikọ̀ mi fún odidi 30 days. Ṣẹ́ri tá a bá parí 7-7. Nǹkan kan bẹ̀ tá a ṣe 7-7 tá a ṣe rí. Tá a bá parí 7-7 yìí, a wà bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kan léraléra. Bọ̀ mo fẹ́ fi àmì tẹ́. Àmì yẹn ló ní half yín ní 7-7.
paper la samba ini, but only nkan ti won ko si la na wo e baba fun mi langeli o so agbara mo wa mo nilo angeli eyin olore mi angeli mi nbo yo fowo kan e se mi lore dandan eke baba jo bi ese meji si waju angeli si mi fun mi langeli ti o ba mi jise in the name of Jesus Christ. Now, any kind of angel, you go call one for daddy, see me. Oh, Nino, we look chapter 1, verse 26 to 28. Maria, you be Mary. Maria, to love it, open lock, what a son, an angel is. And you can't even to the back in say number one, oh, for Nero, you are you. And you can't better the quality, what discourage. Oh, Nino, and it's your sorrow, you are you, sir. Oh, no, make one, my ya, imbo. Imbo mo sole kana mama fun oke gbaroyin ayo gbaroyin gboroyin ayo iroyin ayo oya gba in the name of Jesus e ki gbe baba angeli ti o fun mi ni royin ayo wa ambi Jesu olugba la se ri won angeli sise ba won ba sise gan ninu ogba gestimani baba mi olugo ajobo o ti re o ni oluwa yi ago iku olori mi jo yi ago iku mi ofe kuma bibeli ni oluwa si ran angeli si won wa sise ran sesi won wa petu sinkun won wa ba soro and wa gbo mi mama bo se nki gbe pe angeli oyo yi so wa mo ti won se igba ti angeli ba de won le mo gbe ye wa o won kan wa bi eyan gidi won kan wa bi eyan normal won ayo si o but nigba ti won ba lo tan o le trace address won mo lai lai gbogbo eyan omo olohun te ngbo mi kakakiri agbala aye je ajo gba awe yi je ajo toro fun angeli Ibe wangeli. Angels, they are always in assignment. They are your kegbe, they are your fawe. And you can go melo la break by two. Kini bengbe ti anwa wusa manta yanti wangpe ni watermelon. On la vi break pe luen meji meji. Watermelon la alo. Mami, e try. Daddy, e try. No ya keti a isan re, try. They are your bawe. And you can kini di, they are your kwe ashe, kwe kangeli o wa. So everything ba ti pumbi ni si ma, lo sori Facebook. Eni kan ni la ago melo ago mefa abo 6:30 and titi wo 7:30 and igba ti o ba tun fi di 12 to 1:30 igba yen la lo break a ti pari 12 to 1:30 si 2 eje so be si 2 pelu watermelon e ti ra le eyin meji meji try re mo de ja re je a jo gba we meje ni ojo meje pere ninu gba to ba ngba for e majemu re ti eyan mo plan lati se nkan to da ni now e maje for o le soro mo ti da ko Maria igba tangeli ba notice fun nkan kan be to gbodo sele to yato ni omo angeli wa o nilo iyato nu oja yi o nilo onigbowo o nilo awon ti o je ki shop e o gba yi pada ti o gbotun ki se be yen nikan ninu we Genesis chapter 16 verse 7 to 11 obirin kan be ti won pe ni Agai won ti le ohun atome jade won ti wa ni ipo ogbe ti gbe omo yen fe daku won ni ya ju omo e so kan o sunkun o fe ri ku omo yen o di oluwa bo omo yen o ba ti eku mo je ri ku e asiko yen langeli yo enikan ni woli bawo ni kini tun mo yen igba to ba dabi eni ko ti tan igba to ba dabi eni pe ireti pin eyin kan gbo mi to dabi eni pe ireti ti pin omo ntokan o ti de won ti ja o si pepe rududu omo ntokan mo omo bi to fe o mo do to fe don lasi o nilo ko pe angeli o mami e dide ni igba meta lajo kigbe angeli mi o so npe tele mi loruko Jesu yo si mi o ti de korita ti mo ntokan angeli won beti ti dola enikan ni ki angeli wa se number 1 o wu omi jade fun eni ti won pe ni Agai ki so mi nikan o sure fun omo e pe yo di pupo ti angeli ba dele kan na ebi asi dopin ma fi han yin yin be nikan ko gbogbo eyin te je oluka bibeli ninu we Genesis 22 verse 11 titi wo 12 ninu we Genesis chapter 18 verse 1 to 8 ibi lati discover ni verse ni chapter 18 yen ni bi ti angeli meta ti won ti yo si eni ti won pe ni Abraham won wa gbadawa ni ninu aso white agbada white
Even Bibeli ni won jeun nile Abraham. Eyin gba won jeun ton won ni omo yin da ngba won ita won nikan na won ka bo ti won se ugbe. Abraham la ti ibomo ileri to so. Igba yen ni won so fun pe ni woyi amodun wa bi omo. Oh, emi baba oju ori mi tin lo. Angeli si mi. Mo so igba ti won angeli mo wa oni igba ti nkan ba fe bo so wori. Ni time yen Abraham ti wo 99. Sarah ti wo 89 years. Won si mo angeli si. Esa e mo deje an tan se o mo so mo se bi eni po gbon ti mo wi yo. A o jo gba awe ni sa. A o jo gbadua ni sa. A o jo kegbe pin Oluwa gbogbo eyan ara ile te n gbo mi. E meku amina haya lati kepe ologun ajobo oba ti po ni pa ti agbara pe ko angeli si o. Wo yo mo odun e lodun yi. Mama senu le yan na le mo gbe lo. Won angeli si Abraham ati Sarah won pada dolomo sister yi o pada dolomo Olorun ba ngbo bi won se njise fun o amo ton se ton si ya yin lenu nigba ta denu revelation lati chapter 2 revelation chapter 3 a discover pe Olorun a mo fi pastor sangeli jo enikan ni a n pada bo abu abani time oni gba mi o ye ki n tun mu kan si mo ise mu number 4 ninu we Genesis chapter 19 ni verse 15 titi was 16 eni ti won pe ni Lot ibe won ti ran sasi Lot ni le Sodom ati Gomora aso don ti determine lati pa Sodom ati Gomora re angeli lo yo gbogbo awon ti bandit ko ni Nigeria bi gbogbo eyan ba se ami ara angeli si won Olorun tu won le in the name of Jesus o ija wa ki se tara alangeli ba se nkigbe yo pada down gbogbo awon ti an gbe lo yen Olorun yo ja won gba eje mo lo eyin omo Olorun e pade mi ni Facebook ni se ka lo gbadua si ni YouTube ati ni TikTok odekunle Epaphras baba mi o mo be nikeni chat o mi bayan chat ah enikan ni wuli e gbe testimony oro ikamila ni so ni gbogbo bi te ba ti ni anfani ati gbo mi a jo gba we di 12 ni to ba dola a wa wema ago mejo abo ati ago mẹrin isin meji ni ohun to yato ni ojo Sunday ni 77 ti Jesus ti bo si lote and e wa mo to daju to ba ti di Saturday gbogbo eni to wa nbe patapata if won ni sheet of paper kan ti won ko orisirisi nkan si e mo je best speaker tori pe sheet of paper yen o je meji ikan le so sinu omi ohun Olorun lele isa eyin wo le fe sun re majemu yin eyin wo le ni ida mewa eyin wo le ni ore aduwa mi gba o ni ore majemu ta mo san le kan losu iwo na le try to sui akobu okele ki ra won be oni sese n2 account number church ni 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission ni o gbe jade bi yan ba wole lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international lo no gbe jade first bank wa niyan e gbo mi ore majemu bere lati 2000 lo soke san ta won me awon kan na se oni lo sese pe ojo keji awon mi san 50 awon mi san 20 akojopo e la fi se radio program eje ngbadua fa awon omo Olorun ti won bi loni ati awon to mark wedding anniversary won and enikan ni woli ese bibeli wo la fe ka loni Psalm 89 ibelade titi 194 Psalm 89 to 94 ah mama gbawe yi eyin omo Olorun ti won bi loni de wa kunle eyin te mark wedding anniversary e kunle mo gbe owo mi soke loruko baba to ma ti temi mo ki oni majemu anu ko angeli si oh in to kan ninu oro yin kangeli oyo si odun re o mo fi yin odun ni odun ya wa pe yin happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadua fun Nigeria eyin angeli te ran awon omo Israel lowo e yo si wa in Jesus name gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 ewo eje mo lo sori Facebook ati TikTok it is well God bless you.